0: ẹni tí bèbí awo bí a bẹ́tùmí àfọlọ́ níwẹ̀ di ẹ̀kyẹ́rẹ́ wọn kásá ọdún ẹni gbẹ́hùn di ẹ̀wàdí ẹ̀yẹ ẹni bèbí awo bí a yẹ ẹnvaitẹ́ ọ̀sẹ̀ pípàkyẹ́ ọ yẹ wúlò bí a awo di ẹ̀bra náà yẹ mọ́ mpa yẹ next week yà friday and saturday náà yẹ mọ́ mpa yẹ lọ́gbàdé lẹ́sìn wọn nìyẹn nyam àmì ìṣẹ́ mi nyinaa amen.
1: Amen, amen, amen. Etiefo edano evangelist anase yemame Grace Kubi ebe ba honomo ebi ena afi ye papa Thomas edusanso so ebe wo honomo ntiko na oje enko ya odia yo yenko na yenko nkoti enyumne wo honafi